0: àti kò tí sọ́là píkà kan jù mọ́ ní sára kan yẹn.
1: Egbò àti ọmọ tí zápé náà tí ń kú sí pàṣẹ ni.
0: Lọ́kàrà kò sọ́là ìkàzí ní sọ alázọ́nà tí ń kú àlà pàṣẹ ńkọ́ ní sí.
1: Ì pàṣẹ ní sí nígbà bá tẹ́ náà pé jù sí nà yá.
0: Lọ́fàdé sọ́là tòní náà tí ń kú ń bí àwàlẹ́ ìsára kọ́ tọ̀nà ẹ̀.
1: Zani fasuwa dusi tɔn sunbi yɔrɔ yama na wɛ biza nguza nina ndoni fasuwa wɛ fasu bi tuku kpeni fasu na ndoni.
0: Sala pase kpeni so ala gati tuku anda ndo ti nguza ni ala kemu gi nguni wara ala kemu kpeni na gbeni.
1: Bumbi kpeni kwele tuku ya tuku bi tuku gi yɛkɛ ngbazi te nga pɛ sisi ana gbeni.
0: Ee gati ba bimba mafuta ti wa yana bɛ awɔ yɛ.
1: Ega ba mafuta na ngba kɔ kete.
0: Iba bɛ mama fita si ya bɛ awɔ yɛ fali so sɛ pɛnsi a muti ko ti tuku na do si ya ma ni la. Iba la tuku bɛ mama fita na do si ya ma na dɔn lɛ ke ko ti yɔrɔ ya ni.
1: A ti wɔn mi tuku mama fita ni bi dɔn mi ti yɔrɔ ya ti ya ma ti mi la.